wọ́n rán fún ministry kò ṣe mú gbẹ́lẹ̀ kò dá lábàálẹ̀ àwòbọyé sáré mu nígbà tó wá rí ni pẹ̀lú wíìsìn náà gbogbo wa máa yé o wọ́n ní lábà ọtúbà lábà lágbádà owó àkádà wọ́n ní lábà ọtúbà lábà affordable for the street iṣẹ́ bákàlà ọdí èṣù àwọn táyẹ̀sì. Wọ́n ti bá sọ́ni tó bẹ́lá fún wọn jọ síwíṣì. Ṣé kí ló bá ta? Fàdá yìí. Wọ́n ti fi ké lórí.

0: ọlọ́fì mínísítì ọ̀sẹ̀ mú bẹ̀lẹ̀ ọjà lábàálẹ̀
1: àwòbọ̀ ìta ewu
0: nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì tó
1: gbogbo wa máa ewu
0: wọ́n ní
1: lábàá.